0: Your wife sister sit down open leg. You want tell her say close your leg? That means two wife don't they hungry you for one family. Just send a message before you go come back. You go sit down the proper.
1: This now was Zobia Proverb on top 94.1 was Zobia FM.
2: Iwọ yóò dìde, iwọ yóò ṣàánú fún Sioni nítorí ìgbà àti ṣe ojú rere sí i. Ní tòótọ́, àkókò náà dé. Ètò àkókò àánú ló gorí afẹ́fẹ́ láti ilé iṣẹ́ ìránṣẹ́ Love of Christ Chapel International. Wòlíì Adéníyí olóòpọ̀ ọ̀kú ti wà ń kalẹ̀ láti fi oúnjẹ ẹ̀mí bọ́ wa. Kí Ọlọ́run kí ó bùkún yín.
3: Ogo máa ní fún Ọlọ́run ní òkè ọ̀run.
4: Hallelujah.
3: Oníjọ́ ìsinmi mìíràn.
4: Ẹ ṣe Jésù.
3: Níwájú Adani wáyé.
4: Ẹ ṣe Jésù.
3: Kò rẹ̀ ọkọ rẹ̀ mí.
4: Kábíyèsí.
3: O sorun ikú.
4: Ṣe
3: ọmọ rẹ ò sorun ikú
4: bàbá o
3: wọn bọ sọ yìí lọrùn rẹ
4: ayérayé o
3: wọn pa ó sòro
4: ẹ ṣe
3: wọn gbá tọwọ rẹ lọ
4: ẹ ṣe jésù
3: wọn jẹ òkèkú
4: ẹ ṣe jésù
3: o mọ gbóbi ajá
4: ẹ ṣe jésù
3: wọn kó ṣẹkẹ sí ẹ lọwọ
4: ẹ ṣe jésù
3: ní ọgbà wèrè
4: ẹ ṣe
3: wọn mọ fẹ gbà fún ọ lóúnjẹ
4: ẹ ṣe jésù
3: àánú ló gbé ọ róye o
4: ẹ ṣe jésù.